waimba wenga pararanye. Mbaimbai tina vumba mweno makuma tatu omuseswa.